gbẹgbẹgbẹ. First day yìí mà ń jẹ́ àbúrámọ̀ sẹ́yìn ti bá kọ jẹ mi. Tọ́lẹ̀ ni mà ń jẹ́ àbúrámọ̀ sẹ́yìn náà ẹ̀sán gbà yẹn mi. A máa fi mú, a máa fi gigi, a máa fi ntalọ, a máa fi gigi. Àti abí ẹ̀jọ̀ púpọ̀ ẹ̀jọ̀ gẹ́gẹ́ ni mà ń dọ̀ ntọ̀ ntọ̀ ntọ̀ ntọ̀. Ó yẹ ká tọ́ ẹwọ́ gbọ̀rọ̀bà ń tamí ntamí ntamí ntamí. Wọ́n ti fi ṣe ngá yẹ ká pín ká gẹ́rẹ́ bẹ́ẹ̀. Wọ́n ti fi ṣe ká pín ká gẹ́rẹ́ bẹ́ẹ̀. Wọ́n ti fi ṣe ngá yẹ ká pín ká gẹ́rẹ́ bẹ́ẹ̀. Wọ́n ti fi ṣe ngá yẹ ká pín ká gẹ́rẹ́ bẹ́ẹ̀.